ले हला था ला ला मो था ला चिले नया ला ला ला गा ताले लुये ने या था ला गा गुलु चिये नया ला या चिने नाप्ती ताका रुचे ने या मार चिने साथी ना को चिंचे नया tawar chine war ti ta ta wu chine yaw ti dhaga san mur ka chiri chine ya taron jir sawa ta khu li re yaw par jilag na la ka ro ri ta ya la ti ram ka ru ta gdur jil yana yaw maar jil dhali chale chuyana ya yaw samti naku tarir jil yana yaw wanti tawur japa chuyana ya ya te sam chimbi tagla na tung sandazu sago maashi china ya dā dā chīna dā chī tā sā chā rē yāngā nām tī chā wūk tē rzūng chī rē lā yā rzūng dā yē rzūng tā mā shī nā dā thōn bōk sē rzūng mā kō chī rē lā yā yāngā kū mēn bārā tā rtā kūr rē ya nga da nga go ma shi chi na ya ma la rur ga ga ta ti ku ru ya na ya nga rur ga ga ma khu lu chi ya na ya nga lu chi na na ta ta ka ru ya na ya ja u ka ti wa pa chi na ya yaw lombu lagata ta lingu yola yaw nye ma tera kusho chila ya ya ma khun rinza tar ja wo cho yaw cha wo gama gharar da je chila ya yaw nye ma sakhra ta tu ngu ti tārāṅ māgā māgā lān rōjā chī chē yā yā mōchīn sēr gōlā tāṅ bāṅ būchī yā nyā mā khār chā sācā chī lā yā tā mā khūlak zābdala nā kūtāṅ yā nyā chā ātūr gōpō chī lā yā ta mardul la mu tar dar jig ji yo shyo ro shyo go sa cha chi la ya yor gar ur cho tu tar go pu ta ya mo no a lu ur to de ri ta ya ya da khun tu si tar go pu yi yā mārdala lā mūrdār jīgā chīchē yā yā tārū tīrā tā kā nī chālā